0: tiɲɔ e voa wimɛde a sɔn de budo gbɛtoe mɛo de bumɔ ɲɔ gbede kuɔ ye a sɔ ka kanu fɛ trala wimɛdo a jɔgwan to ye bɔ a y'a kimɛo mɛlɛ binɔ do itɔn itɔn sawɛ e yo a zɔde mɛwɛ a de a y'a zɔ mɛo e do kan do kan jinu mɛlɛ bi wɛ fie wɛdeɔ jiɛwɛ a de diplɔmu ye nɛo a do kakabodo dɔktora loɔ kɛkɛ kun a de e ɲɔ wa kɛkɛ kun a de lɔyɔ mɛ de vɔɛlɛ kɔbo sɔnu ye bɔn a fɔ ɲɔ enɔdo semɛnu kɔ biɔ wɛ co a yi to kɔ mɛo a nɔmɔ mɛ de bonɔ zea o tunba kɔla ɔle nu de bu e do gbugbo wɛ ye a fɔ ɲɔ e ko kɔnuya yi do fide ba yi ta fɔ mɛ wɛ wimɛ ɲɔnu a ti sun e do mariage na bolo wɛ alo a ko bolo bɔ tagba e gbe sɔ o vɛ a zene gbe a sukpɔ mɛ kpo dɔ jirɛ o vɛlɛ sukpɔ ye e nɔlɛ de bɛ nɔbolo mariage mɔ kɔtɔn bɔn nu binɔ gble bɛ nɔ tsikpe gbe tunba kɔla ɔlɛ mɛdakɔ dɔ emi do didɔ nu kuyɛ dindɔmɛ ti e kui dɔ ɛ e ye nɔ dɔ wa blo le wɛkui emi tɔn o mɛtselɛ to nɔ se a wan bonɔ tsia tude dzi e ya hɔn gbɛ do dzitɔn si xo wentɔn kaka wa dzidzi tɛmɛ yɔ a tsɛ ne dena emi lɔmɔtɔn
1: ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí onílé mo kí àlejò níbikíbi tẹ tí ń jẹun lọwọlọwọ báyìí.
2: ìdọ́gbẹ́nu sunu bó dọ́gbẹ́nu yòónù ìdọ́gbẹ́nu jòónù bó dọ́gbẹ́nu wò pẹ́ẹ́nù rẹ lòfíde bùdó dìde tó dò mí rẹ diẹ ìdọ́gbẹ́nu rẹ lò ní gbogbo wọn yìí.
1: Ní kí mò ń sọ̀rọ̀ ni ọ̀túnba Kọ́lá Wọlé àbí àwọ̀gbà gbogbo tí tó ń gbọ́ mi tún yóò ní di àwa tá ń sọ̀rọ̀ náà òun wò ní ha. Mo tún fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yàn ọlọ́lá wa ní ẹ̀ńkọ̀ntò ìlú Benin láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi ìbílẹ̀ èdè tí ó parí sí. Ọba tó ń fún yín ṣe láti ọjọ́ yìí á tún ọmọ fún yín ṣe. Àwa tí ẹ̀ ń darí náà ọlọ́run ọba á tu wá lọ́kàn balẹ̀ kò ní jẹ́ kí ìlú tó ṣe kí ni ó lè mẹ́rin kọ̀ọ̀kan wa.
2: Mẹ́dẹ́ bùdó gbẹ́ oyin otorin tébòrò pé ní ti tó wọ́n mẹ́ bì ṣẹṣẹ́ ìgbẹ́ mi dọ́gbẹ́ mi mẹ́ bì ṣẹṣẹ́ lé àkúrò náà ẹ àlọ́gọ́nú mi wẹ̀ bọ́mi dọ́rọ̀ tó wọ́ hẹ́rẹ̀ bọ̀ fífá ẹ bẹ tó wọ́ mẹ́rin lé àkúrò náà ẹ kúná jó mẹ́dẹ́ bùdó wọn lé tó wọ́n náà dò fífá mẹ́dẹ́.
1: Lénìí a fẹ́ sọ̀rọ̀ fún wa nípa okùn ayé okùn ayé okùn ayé ọlọ́run bò ní ti okùn burúkú ayé òní ti burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ẹ láti ẹnu mi nà èdè tó dé mi ẹ lẹ ẹ gbé ọ pápá mi tán dọ ẹ mi náà dọ kó dọ ó kàn kí gbọ mẹsàn án ẹyìn kan yìnrán kan bó nà bí lámẹ ewu ẹ ìdá dọ kó dọ.
1: Kíni kan wà tí àwa Yorùbá tó máa ń pè ní òwú aláǹtakùn òwú aláǹtakùn yìí òwú tó fẹ́lẹ́ ni gbọ́ bó ṣe fẹ́lẹ́ tó yìí bẹ́ẹ̀ náà ló ṣe yí tó nípa pé wọ́n fi de ọmọ aráyé àwọn òwú ni máa ń lo okùn yìí àwọn òwú ni wọ́n máa ń dé ayé òní fokùn burúkú dè wá tọmọtọmọ.
2: Ọ̀pá mi tó ń di dẹ́n lọ sí ìjà ẹ̀rọ yìí bẹ́ẹ̀ mi náà dọ̀ kó dọ òkàn yìnrán kan òkàn ti gbọ́ mi tán inú bílámẹ̀ bẹ̀ iná yọ ọ̀dọ̀ òkun ayé ayẹyẹ sí kàn kan débẹ̀ bọ̀ inú fẹ̀jẹ̀ àmú kan ẹyìn kan débẹ̀ ní èyí bọ́dọ̀ bílámẹ̀ náà yóò sì tún gbèdé gbèdé wa.
1: Ẹlòmíì wà tó jẹ́ pé okùn ayé tí wọ́n táwọn ẹni ibi tí wọ́n ti dé yìí látìgbà tóun ti márì kò gbọ́ pá kò gbọ́ pó iṣẹ́ àwọn ẹni ibi ni. Ó sọ pé kí wọ́n ti lọ gbé ilé ọmọ ẹ̀ mọ́ bì kan fẹ́ tó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ́ fún ọ. Èyí tó gbogbo àwọn ìyókùn bá ń lò tí wọ́n bá ń lò kò ní ṣiṣẹ́. Ìwọ́ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbé jó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ̀ jó iṣẹ́ okùn ayé ni ayé mi fi okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ilé-iṣẹ́ lẹ́nu pápá mi tó ń lọ́dọ̀ ẹ̀kọ́ inú mi wẹ̀ dọ̀ kan yẹran kan ó kàn bí gbọ́ mi tán ó kàn bí gblé inú bílámẹ̀ bọ̀ àdásù bí àdásù ọ lo kan yẹran kan okùn ayé èdè ọ̀ pápá mi tó ń lọ yọ èsì àtọ̀wù alẹ́ kẹrẹ ni.
1: Okùn ayé òní dè wá àwọn tí nǹkan wá wà tí wọn ò fi sí lára tó yẹ pé yóò máa náwó sí òun lè máa rí gbogbo nǹkan tó ń jọ ń ṣe òun àtọkọ òun kí ni wọn máa padà gbogbo nǹkan tó náwó sí yẹn kò kí ń ṣọnà tó ayé òní fi okùn ayé kò ní fi dè wá tọmọtọmọ.
2: Kányẹ́rán kan kan fi gbọ́ mẹ́tán wà nínú súndú mẹ́ wọ ẹja lọ ǹdẹ́ bù wọ́ nùwọ́n náà yín nìkan yìí yá àkúrò náà dè mí sí kan fi gblé ni ọ ẹ náà tù mí sí kàn mọ́ ekele ni.
1: Okùn ayé ayé òní kunkun burúkú kò ní fi dè wá nílé tọmọtọmọ. Ẹ̀rí ẹ̀ lèmi wà tó jẹ́ wípé ibi tí àìmọye èèyàn ti kọjá a máa ti kíni a máa bò lójú a máa yún ojúlẹ̀ mẹ́wàá tó wá sì ń fojú sí fọwọ́ sí kò ní rí nǹkan tí òun fọwọ́ sí. Iṣẹ́ okùn ayé ni ayé òní dè wá tọmọtọmọ.
2: Mẹ́dẹ́ civil lady. Boy, it there on way, do you well? He didn't make you go before well. Ayan, I go feel it for. Ayan, no blame, boy, man, on mommy, day me. I put on that day, see, does a man.
1: Oh, quiet, along for Nicky, who broke, who if you want it, Motomo, for my little room, and the little Maricon, yes, you
2: see. I mean, it's a lamb, it's a part of that word of Kanyaka. Many are called no blamina, but no blamina. I could not blame her. Mount now, did it and I blame you. Made a lady, but yet there on me, damn law, in a foot rod of cookie toddle me. I'm in a foot rod of any do, see quarter, can be blame you. See us, we were let steady.
1: Ever looking what I say, or won't be a jacale, Bonita. I want to go a little bit, Emma, I want to move my kitchen to master. Iṣẹ́ okun aye ni Ọlọ́run bo ni ti okun buruku ko ni ti je wa le tomo tomo
2: me le bo le de bo ye je onu eje ajo e ton si agbanto alo edo boutique e alo edo bureau e alo edo credible azode no wa ni me da patun le di se se ye je na da zuwa we bo clean na no wa ibu eye na lo mi sa we amu we me yi me ajo yan kan ayeye kan gbigbo yan kan ka se kan eye to mo blame na e o blame o and I'm a client. We saw where I did better than I did. You never be a kin of the law. Make that a party another with Sawa. Edo Monu were made him. Ticket over eighty. Antula, Kanyanaka, and Edo Blawina. Medieval Ed, they were yet the leo, Kanyanaka. Ey, Edo Blawina. E where do no more person let the sister and Gledo to throw it? Where do Monu were made him? Papa Mito, or Tumba, for La Wolle. Where do Monu were made by a mother? Ayeye kan atokan eni oro ya donu eni ni amu wede donu papa mi tolo di do wele bi sese me o ti tero pede ji kon gbonu tokota 1 les jambette weiro 01 95 18 91 23 weme da francoua. When made a sacket away, when made a feed, they let the dog or bonu let the girl. Ah, yeah, yeah. Ain't no blame, I say, sicker. Big Bonnyaka sicker. Ain't no blame, boy, more people, huh? And one more where they gave me. What chicken? Look where they did. Anna, Papi, don't want to know.
1: Are you new to your Kuburu? Could be one little more tomorrow. I really was a good thing about it. Why you be? One, you go into a good thing, you could lock a door. You won't go with you. O ba gbo won se o ka owo yi o yi pe ṣugbọn owo yi n gba to ba para ya o ni le ti account bawo lo se na owo yi ti tan ise okun aye ni
2: ada so wa we bunun gba so yen yi we be nu na we si ti foko e ana mo de ni yi pe ogan jile sale o bi e ba mo ko nu kupo bi asan pe gbon anu mo to na apere ahin buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wi wa le tere
1: iwo baba loja iya loja te n gbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul awon eni igun won ni pokun aye bi wa se ere ni mo so pe se pe to ba tin taja ko ni ma mo do ise ki bo se kini bo se nlo owo yen ma di fun ise to e ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni ti okun aye aye ni pokun aye bi wa tomo tomo
2: ami gbigbo ni aka and I blame me, huh? When made Rahime, Badu Sawe, Asano, a quadra chakamunui, a quadra fumenui, a monarchy, Janio, a quail, and a motonu de yiboa, a yi miniobo do bea jona, bonoa, our dog, kakakakakaka, anotu, the clonu yibobo, a crop, this is 11 of blay, bano motona, when may yi get miniobo do bea jo, you are now, and I have some milia, I had a quail meal. Ano moto na gbigbo yan kan o ayeye kan ese aso wi wa le tere ni
1: ere lo mi wa to e pe lati ojo ilo nko tin prophet ati lo si lo yinbo gbo gbo igbese ti won gbe awon eni bi won ma je ko sese ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
2: we me ko do program blow ba a o blow we ma to ti sese passport ko da ju visa to ro fine bo I do not voyage. But why you blow test no way in order for you to see. At that can you not say anywhere? And when my banwani is voyage Piaqua, to a messy program, I blow, no set to about your mouth, well, at what's the wezzo, Bamakoya. Ere
1: le mi wa to e pe obirin ni nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon mo ṣugbọn nigba to pada ya awon eni bi won pe yin won sira won oko ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle ohun atawon omo to se ati ji ati mu ohun nikan ni ma gbo o ti ra ni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ìgbàwọn ẹni bí wọn jẹ kó ṣe kí ni wọn jẹ kó láì jókòó gẹgẹ bí ọkọ fún ọ má bọ aṣọdẹ ni ọtúnba kọlá wọlé torí gbogbo ọjọ ayé tèmi àsìkò ìgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn ẹhun tó fà tí mo fi mọ nípa ogun àwọn kinní inú tó bá ti dí ọdọ wa lágbára ní ọwọ ọlọrun ibi yóò tọkọ ẹ lè wà tó bá jẹ pé ti tiẹ ni a pè yóò padà sọdọ ẹ.
2: wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó domi wẹ̀ padà fúnpé bó ti yí bọ̀ wọ̀nyìn tẹlu si o li kuku bẹ ẹnu pa mi jọ a o wọn yìí náà ẹ lọ màá ní màá ní gbélé omi àti ti ní pé wọn àmọba sísun ibi yọ àpẹẹdẹ náà yìí bọ náà dùkọ ẹ náà yọ ń dé fún ẹnu ìbàrò tó kọ mi ẹ sọnà dọkọ ẹ tún dé ibùdó péyọ gbéyà dọkọ ẹ wẹ ní pápá nu fìlẹ wẹwẹ ní mama nu fìlẹ wẹwẹ dùn nu bìbìlọ wẹ tó bọ àsùtò ìtàdó fi ni yóò di àsùdá lọmẹnu ewé sọmọ ẹdọ mọ yín wẹ mú àtijọ ìgbà jí ọwọ inú mi bẹ ọnà ẹgbẹgbọn ẹgbẹjì ọnà ẹgbẹgbọn dáadáa tì fofó tì á sí tó ẹ ọmọ owó ẹdẹ wẹ nu àtẹ ọ yá níwọn nígbọn ọmọ jẹ ẹdẹ kàkà jẹ jìyàn ní ẹdọ mọ ọhúnú wẹ mẹdẹ ọ ẹwà ọtúnba ẹdọ wẹ inú ẹwẹ mẹdọ tó domi wẹ ẹwẹ inú wẹ ẹdọ pẹ bá wẹ ọ mẹmẹlẹ nánà kan dígùn nílànà ẹ mẹ́mí nánà kan ti gbọ̀n mẹ́mí nánà ti jọ́kọ́ gbọ̀n mẹ́mí nánà sọ̀wárẹ̀ kan ti gbọ̀nú mi tọ́lẹ̀ bí títí nánà nukun yìí wẹ̀ ewé yín sùn sí ọ̀túnba tán wẹ̀mẹ́dé bá dé ní ìṣe wẹ̀ ọ́ èmi dọ̀nú ẹ̀ bá rí chike.
1: ẹ̀rọ̀bìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà ó fún ní gbogbo nǹkan táwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìbílẹ̀ àsìkò tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa pinnu mìíràn wọn ní da ọlọ́run mọ́ iṣẹ́ okun ayé ni àwọn ẹni ju òní kòkun wọn dúró fún wọn níbi tòwá tọmọtọmọ.
2: àmì ní ṣe lẹ́nìí pápá mi tó lọ títí mẹ́nu mi ẹ̀rọ àmúyànnù dé bọ̀ ó yẹ ṣùgbọ́n náà fún kákà bọ̀nà yànnù jẹ́ yàn dẹ̀ pẹ̀lú yà máa jẹ́ ń dá mẹ́lọ lẹ́yà àmúdé yàn kíkọ́ gbọ́n ewé yìí dọ̀ nísúnú dé dọ̀kọ́ níyàn ní ètò ìtúrọ̀lọ́ inú vivi bá wàá ti jẹnu dé ebi ọ̀ǹdẹ̀ bọ̀ sínú ọ̀nà bulo ebi ọ̀mọ̀ tó ẹ̀ náà ọ̀mọ̀ tó ní ebi ọ̀ǹdẹ̀ bọ̀ ebi ọ̀kú ẹ̀ náà bulo ní àmọ̀nú ẹ̀nà sáàdé pọ̀ wọn ẹ̀nà tó ní jẹ́ ọ̀ à mẹ́kọ̀ ọ̀mọ̀ tó ní wọ́n ayọ̀ ẹ̀ sọ́nà sí apẹ̀là mẹ́kọ̀ níjọ́nú ló bulo ìbò kọ̀ pé ní wọ́n ayọ̀ ẹ̀ lè ọ́ sọ́nà sí yà á ìfẹ́ sí àzọ̀wúwa lẹ́nu ayẹyẹ kan ewé yín gbígbọ́ yẹn kan èdè yà dọ́nú wẹ́rẹ́ mọ́ bọ̀ a máa mú àṣùwà àyàn bẹ́ẹ̀ pẹ́ sí bọ̀ nígbà máa sì ń mú àṣùwà.
1: ẹrẹ lomi wà sọ yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́ lónìí ìgbà tó ń tó tí ò sí nǹkan pè ní protection lára ẹ̀ a máa wá rí i pé inú ẹ̀ tó máa ṣe kí ni yóò máa gùn ún.
2: gbígbọ́ yẹn kan àjọ kan èyí tó bìláwẹ̀ náà ewé ju àṣọ wàwẹ̀ mọ́ bọ́ máa náwẹ̀ gbọ́ jẹ́ ọ̀túnba akọ́lá wọlé ìdọ̀ ànáfà ti gbóná máa wò mí nílò kí a gbé e ṣọ́ mi tó lẹ ní inú pọ̀ bọ́nú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìnyín ìdọ̀ ẹ ní ọba àwọ̀ ẹ ní ìgbẹ́ ìdọ̀ àwọn àjíjẹ ẹ ní tọ́ni.
1: tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mí àmà béèrè ṣètò ọ̀túnba irú agbára o gan ló ń lò nǹkan tí wọ́n fi bí mi ni ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni ẹ̀ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbọ̀rọ̀ ẹnipẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí iye òun tí ń bá ti bú alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára ohun onítọ̀hún lò tí ń bá ti wá débi máa rí pé ìrọ ó jura wọn lọ ìdí nǹkan gbogbo sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
2: mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn dakowó ẹyin bó wọn áfíríkà sí tó ọmọ gbọdọ bẹnẹ sí tó ọmọ mẹwẹ kadò bìbìlọ gbọn ẹ pápá dọnù kan tán di ènìyàn tọ ìdókòó ẹni tán àjọkùn dakowó ẹ bẹẹni lẹdùkú tán àtúngọ́wọ́ ẹyin lọ ẹ fẹ́ wẹ́mẹ̀ fòfòtì wẹ́mẹ̀ dáadáa tì we me papa we me mama e do to do mi we te de mi ni di sawa mo ko ti ko je do we here ana ho mu da ko bo wa ni to bo to le si yo mu e ma u je do ti to be wa de me be ti po ipo
1: gbogbo iwo ti o je pe o ti kaakiri kaakiri gbogbo to ba n gboro e bayi o lo ma n lo ma dare la mu wo sa gbinju ko ma bo aso de ni o ti ma ko la wole ni lu ku tonu mo wa ni sifaji ni bon commissariat avec elle que nous ori numéro yi 01 97 25 20 91 ma fani wo to gbo français 01 97 25 20 91 ni lu ajase mo wa ni kokuta 1 ni iwaju ecole legambet e pe mi sori numéro yi 01 95 18 91 23 ma fani wo to e pe o gbo français ele pe 01 95 18 91 23 adua wo gba
0: ene no fi sunu no fi yonu te asegun wa ide dopo dopo mi ton le mi dona ton do meji tantan me we de bo gbeto emi yon mi dona no do mo je me mi de ton do e yon do me mi ton le mondo po ganjina no mi ton lesin apawe donu ayin gbeto bodo won do me ma ton wede a nu mandi de rien en a floue mondo po nu e a do vona bo mondo nu ene nu de a alon blo bo ho de de a lo eton rawe ton papa si ton eton yo mon jeme ma do do won do me na zon bo nu ene na don de a me no vi e heon e na wanu hawe desu titeng beton. Do, me ho mi ton le o. Wendome mi ton alode alode jiwe iso.

0: Àwọn asọ̀rọ̀ búburú lẹ́yìn.
1: Mẹ́nu dọ̀kọ́ mẹ́tọ̀ yín la kánú omi
0: gbúdo. Àwọn asọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́.
1: Mẹ́nu zẹ́kọ̀ dẹ́dẹ́ dọ̀gẹ́ mẹ́tọ̀ gbélé.
0: Wọn ò ní wá síwájú ẹ kí wọ́n tọ sójú ọ̀nà.
1: Yẹ̀nà wánu kan tí ó bọ dẹwẹ́ dú àlìjíyà.
0: Wípé nǹkan báyìí a rí o.
1: Dọ̀nù lé mi mọ́ mẹ́.
0: Owó wa ní ká gbà yín níyànjú ni o.
1: Bọ̀mí náà mi ni wá ń dènú kúnlọ́ mẹ́tọ́
0: mi. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ pé ẹ máa gba àwọn ẹni àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ máa gbà wọ́n níyànjú gẹ́gẹ́ bí bàbá.
1: Dìde ìwé rọ mi nínú kúnlọ́nù mẹ́dídẹ̀ kúnlọ́ tán lẹ́ tàídì bàbá.
0: Ẹ̀yìn rẹ ni wọ́n ti lọ mọ sọ̀rọ̀ wọ́n lọ mọ kóra wọn jọ.
1: Gùdọ́ tú ẹwẹ̀ náà inú ọmọ ìdọ̀kọ́ tú ẹ bọ̀nà bẹ̀rẹ̀ pé.
0: Torí wípé wọn ò ní wá kó padà sí ipò tó dára. In English, they don't seek restoration. They seek attention.
1: Do ye na bado? Ani leko waten dagbe me ha?
0: Hallelujah.
1: Amen.
0: Iwa yi je iwa to buru.
1: Wa lo elo yi wa lo yin kan.
0: Ninu ago ara Jesu.
1: So agbaza na Christi to me.
0: Eyi je nkan to je wipe o nse ni laanu.
1: Elo yin de bo wa leblanu town.
0: Ninu rin ajo igbagbo.
1: Lo pe Jesus ni se to me.
0: Eyi ni ki o mo.
1: Elo we ani tun.
0: Ko si dimu.
1: Ani ka hen gli.
0: Ti o ba mo po ba ni le bayan soro loju e.
1: Elo atuno emi ku si do ko nu mere ronu kun to me wo.
0: Jẹ́ kó wà nínú ẹ títí láyé.
1: Gbogbo náà kó nínú kòtò èmi káká
0: dé. O gbọ́dọ̀ sọ jáde.
1: A máa kábọ̀dọ̀ tán.
0: Torí àwọn tó bá sọ fún.
1: Lómìnir àdánà.
0: Wọ́n fi sọ ẹ di ọ̀tá ẹni tó o sọ̀rọ̀ ẹ fún wọn.
1: Yẹ̀nà ṣe kó tó ẹni dí àdánù yìí ọgbọ́n náà ṣẹ́wẹ̀sùn. Òkè ń tọ́ mi sí kó àdọ́tàn.
0: Jésù gangan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀
1: yìí.
0: Jésù ìwé ìrere ti Matthew orí kejìdínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún.
1: The way when that be Matthew chapter 18.
0: Fẹsẹ̀ kẹ́yìn.
1: Le fẹsẹ̀ kẹ́yìn.
0: Ọ̀rọ̀ tó wí bẹ́ẹ̀ bá mi kà á
1: sókè. Ó lè rọrùn fún mi hada
2: gánà mi. Sítọ́ fẹ́ apèsè.
0: Bí arákùnrin rẹ bá ṣe.
1: Èyí náà mẹ́mẹ́ súnú tú ẹ̀ tẹ̀wé.
2: Va et reprend le entre toi et lui seul.
0: O gbọ́dọ̀ lọ sọ fẹ́ lòmíràn.
1: Àmàdọ́nà ìrọ̀nù mẹ́rẹ̀ vò.
0: Ká mọ̀ bá di oníwà búburú tí ó pàdánù ìjọba Ọlọ́run.
1: Mìnítà lẹ́wàzùn, ó wà lọ yín lákànà dé náà wá gbọ̀n àgbàṣẹ́ pẹ̀tọ̀.
0: Lọ bá ẹni náà.
1: Ìmọ̀ mi ó dé sú.
0: Jésù ti sọ̀rọ̀ náà.
1: Jésù kò dọ̀ kú ọ.
0: Kí ló dé táwọn ọmọ Ọlọ́run ò tẹ̀ lọ́rọ̀ tí olùgbàlà sọ?
1: Ẹ tẹ́wẹ́ sọmọ fi máa wù tó lẹ́ máa kakú tó kó dé mẹ́kùnrin ká tọ́ dọ̀ wá.
0: Yes.
2: S'il t'écoute. Tu as gagné ton frère.
1: Ẹyin náà jẹ́ mẹ́rẹ́dọ́ tọ́wé ọ̀hún àdúrò fún ọ̀fi tó ẹjì.
0: Ẹ tẹ̀síwájú.
2: Mais s'il ne t'écoute pas, prends avec toi une ou deux personnes afin que toute l'affaire se règle sur la déclaration de deux ou de trois
1: témoins.
0: Ase akoko ti Oluwa pa ni wipe.
1: Dedide nu kan ton de maude awe yin lo.
0: O ni ko lo ba lo face e.
1: Edo ipanukun e bo edo ni.
0: Ko lo so fun ma di sinu.
1: Ma bledo o me ipanukun e.
0: Tori yo de nadura ti.
1: Do na glory de we ton.
0: Tori bibeli ni ti e ba fe e ba lo si waju Oluwa to fe gbadura.
1: Do wewe do enu ai kuno nu kan bo ja o de o.
0: To ba ba eni kan ja.
1: Eyin do ro hun o.
0: O ni lo pari ija ye na o.
1: Edo ani leko emi ogbonbo ifo jire ti.
0: Lo fi le raye saseyori
1: o. We to ba na si kan wa tan ta.
0: Ko to le gbadura
1: o.
0: Ninu Mark chapter 11.
1: Do Mark 11.
0: Verse 25 to 26.
1: Verse 25.
0: Mo ka fe ko ko sile.
1: Verse 26 o nanda yi.
0: Hallelujah.
1: Amen.
0: Ara mi ninu Oluwa.
1: Me jere ro kulu na me.
0: Nje o ti raye gbadura fe ni to so wi pe o wu wa buburu yen.
1: Un me di adure do wa lo yin kan za do tutu ewe o. Aka mo fi bobo ko de ni pon.
0: Njo gbadura fun ri.
1: Won ko de ni pon.
0: Ki lo de to wa roju e kaakiri.
1: Bo ete o tu e so ma ro pe ton je pe.
0: O wa lo ni je yana.
1: Awa do je me ni mi kuna du ya ton o.
0: Ti a ba lo si awon ministry ba lo soju ogun.
1: Eyin do ye wu awon gale awon fotale ya awon nkan.
0: Ti eniyan kan ba farapa.
1: Eyin do mede yi apa yi bless you o.
0: Awon yoku ma wa ona bi won se gbe ni.
1: Ye mede po lenu kan ikade na ze gbon we.
0: Ki lo de ta gbera wa mo ninu igbagbo.
1: E je we zo bo mi ma soro mi de le ze wedo yi se me.
0: Ta fira wa sile.
1: Bo mi no jo mi de do da yi.
0: A de pera wa ni
1: ayo.
0: Arinrin ajo si jọbọ
1: lọ. Mi lo mi ni ledo me ro pe Jesus le ku zimbo na ise pe.
0: Eni ti soro de ba.
1: Mẹ̀rẹ̀ kúlẹ̀ pọ̀ jẹ̀jì tán.
0: Tí ẹ ló dé yẹn.
1: Eyi ẹ̀tàn ni wà ní la.
0: O ma jọ titi ẹ, ti titi ẹ gangan bọ̀.
1: Àzán ẹgbẹ́ tu ẹ jàwé bọ̀ tu ẹ dẹ́sùn jàwé ya.
0: O gbọ́dọ̀ gbé ẹnì kejì
1: rẹ ni. Àná zẹ́nu zo tu ẹwẹ̀.
0: Yóò sì dára fún wa.
1: Ẹ̀nà lẹ́fọ́ yan náà wẹ̀.
3: Wisdom of God in Christ Church and Joseph Abiodun Global Outreach. joyfully invite you to the 33rd World Annual Convention 2026. Join us as we celebrate 33 years of grace and 33 years of impact through six unforgettable days of worship, powerful teachings, fervent prayers, and life-transforming encounters with God. This year's theme is The Lord's Great Deliverance from Psalm 18, verse 50. From Tuesday, September 8th through Sunday, September 13th, 2026, pastors, leaders, workers, and believers from many nations will gather at WGCC Christ City Camp along the Sango Itaroko Border Expressway, Ayetoro Ilashatown, Ogun State, Nigeria. Daily sessions begin with the morning summit at 8:30 a.m., the afternoon summit at 2:30 p.m., and the evening summit at 5 p.m. Come and experience God's unfailing love, supernatural deliverance, and the power of His presence. Don't miss it. This year will be bigger and better in the mighty name of Jesus Christ. Ministering Apostle Joseph Olushola A. Abiodun, Founder President of WGCC, Hostess Prophetess Ruth O. Abiodun, with other anointed men of God.
0: Hallelujah.
1: Amen.
0: Yo dara fun wa.
1: Ena yona we.
0: Jowo.
1: Kenklen.
0: O ti sori rere.
1: Ako wa taragbe.
4: Amen.
0: Ninu odun yi.
1: Gboko elome. Amen.
0: Ori rere ye lo gbe wonu odun tutun.
1: Taragbe ni we na ze bi oko yo yo mi.
0: Yo si dara fun wa.
1: Ena le voyun nu we.
0: Ara mi ninu Oluwa.
1: Meje ledo kulu no me.
0: Njo o ti gbadura feni to so wi pe nkan bayi lo se.
1: Un me di adonu lewe blonu emi on. Akakoko de niyan.
0: Afia I pray for this person once.
1: Est-ce que tu as jamais prié pour cette personne une fois?
0: Injo ti ba soro ri.
1: Won akako idro ko ni le pon.
0: Ki do de to wa gbe oro loro sinu to fi fi ya jaye ti.
1: E te wa zo ma wa dida mere fo si woda dogo to me. Wa do ya sanu wede wede.
0: Injo ti ba soro ri gege bi ara kan na ninu Kristi. E jo se ri bomi, e jo jara Oluwa.
1: Won akako imo me o. Bo do ko ni te di agbazala no po to Kristi me. Mi do agbazala no po mi blo batem do po do Kristi me we.
0: Se iwa to n wu si yi. Se on ran lowo ni abo nse ni kasi
1: won wa lo de sase du akade lo adu lo go ni we abi aro ka wa ni we
0: nigba to bere si pe awon eyan to n boruko eje fa
1: awon eyan we di eje mele yiro jimuna kin ko to gbele nu mele o
0: o de ti ri kanu bibeli boya o de lo nu bibeli ri o ko wa nu gbagbo lata imo yi odun o ti ri kanu bibeli wi pe ngbo ba dekun ati bayan je won ba iwo na je o gba esan na
1: akako mo karo we wiwe me do je me dede ka bi boya amaka we we je fine we zo ma matun wa do when dey when na do lo temu na mo te do gan me de ton gble yo we ne nu kwati na ti te bra gan to de su gble an yi we ko su ojen we
0: on to n se lowo lo bayi
1: nu e blu ade alonu ti yan
0: to n wu wa buruku yen
1: koro wa lo yin la kan ni zan we o
0: o kan ni ayo die nisisin
1: atua ya jije pere ti
0: o bo wa bayi e je kan yin ni o
1: nu ene ja we na gan to gble gbogun to
0: o o ri nigba ti awon politician ban campaign ni
1: mi ma mo gbe de politician no blo campaign we a
0: ti party kan bu party kan
1: e no party de sunde ganji
0: won soso ku soso
1: bo ye do ko yin la kan ran de le o
0: o ti gbagbe ni
1: awon ji we a
0: o ri pe eni to ba wole
1: amoro me wa bi oko egbe o
0: won ti mo pe ogun fe bere si
1: kini mi ran ye tuno je mere de akwaja chitero de de
0: o ri ti won ji ohun pada
1: amoro e ronan mo po mo di ogbe
0: so ri awon to ko jo ni sisin
1: amo ye me be pe ade di le
0: o baruko eni keje eje
1: ikono so to to ni je
0: won bo wa doju ko en gban ba ri paye e baje
1: ye ja we na wozu awon apan ko egbe ni amoro gbe za to ko
0: je ka ye o baje
1: ma no gbe to ni gble o
0: gbeyan ba de church
1: en ro gbe to ja misa o
0: o nilo ati lo mo wa di aye idile me
1: a do ku to na to ba to na ko to de fo wa
0: aye ti e lo gbe wa sodo
1: gbe za ko e ton gbe ze wa Kristi gan
0: ki oni ibanu je dipo ayo fun
1: e ro hun ko me gbe nu e
0: so

0: ṣùgbọ́n wọ́n ti tètè lé jáde kó lára
1: tìtì. Àmọ́ ìyá òyìn atọ́ sí gbẹ̀zẹ̀ ayé ẹ̀tọ́ mẹ̀dán.
0: O nílò gbogbo èyí.
1: Àdókùdó ẹnilẹ́ bí tàn.
0: Ìtò nílò.
1: Nùwẹ́ sì wùdó
0: àdó. O ní báyìí ẹnì kejì rẹ̀ ó ṣe dá.
1: Ẹwẹ́ ìdè ewé gan tó sì gbẹ̀zẹ̀
0: máa yọ̀ gan. Yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú
1: ìgbàgbọ́. Bí afọ ẹ̀tọ́ náà lò tọ́dọ̀ yìí ṣe mẹ́ gbọ́n.
0: Tó o bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: A máa ká ṣe máa wùkọ́ wa.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ti máa ń parí kó tó wọ ṣọ́ọ̀ṣì wa.
1: Máa wùkọ́ kúrò ní ibla fún tẹ̀gbẹ̀ pẹ̀tọ́ wa ní bí ọjọ́ ti pa mẹ́.
0: Èṣù ó ń tutù ẹ lọ́wọ́ nìyẹn. Ó ń tírẹ̀nì ẹ lọ́wọ́ fún ìwà burúkú tó fẹ́ lù ẹ fún nìyẹn.
1: Mẹ mọ kàn tàn dé máa wùkọ́ ní ibla fún wẹ̀tọ́ ní wa ọjọ́ ti pa mí o. Lẹ́gbàdo ọ̀ntrẹ́nmá náà wẹ̀wẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ wẹ̀tọ́ bọ̀ náà wa yíwẹ̀ zanẹ́.
0: Torí tó o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́nú ìjọ tó wà.
1: Bọ́ wèndé a máa fọ́nú wa náà tó a ṣe máa wùkọ́ ní àgùndé mi adé o.
0: O ń fi àsìkò ẹ ṣòfò ni.
1: Àzẹ́ gan yín kó to ẹlẹ́bìbọ́dọ̀ wa wa
0: kùnà. Olú òní jẹ́ ká fi àsìkò wa ṣòfò.
1: Èmi máa wùnà lọ́mọ mi náà zẹ́ gan yín kó mi tọ́jú wa wa gúnná ronú kan tán.
0: Jọ̀wọ́.
1: Kẹ́kílẹ̀.
0: Rí i dájú wípé.
1: Mọ tètè ń gbẹdọ̀.
0: Kò sí mọ.
1: A ní kalẹ̀ fọ́tún.
0: Sapá.
1: Tẹ́pọ̀.
0: Láti mọ jẹ káyé ẹlòmíràn ó bàjẹ́ látọ̀dọ̀ ẹ̀.
1: Bó ni a ní márùn gbére bó ni mẹ́rẹ́ fọ́ sí gbẹ̀sán ní gbílẹ̀ gbọ̀ngàn ẹ̀dá lé o.
0: Jésù sọ wípé.
1: Jésù rọ̀.
0: Kò lè ṣe kó nkọsẹ̀ ó mọ̀ dé.
1: Ẹ má sìgá gan máa jọbọ̀ afọ́kínú máa gan máa jọ wa.
0: Ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ti paṣẹ rẹ̀ wá.
1: Édù àmọ́ dìtàn ewé mẹ̀dẹ́ dalíwẹ̀ afọ́kínú ọjọ́ ni o.
0: Sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́.
1: Dọ̀nù gbọ́pọ́ tó ń wá yín yín pé.
0: Fún ẹnikẹ́ni tó rí pé ó ń ṣe búburú.
1: Númẹ̀dẹ́ búdi amọ̀dẹ́ dùn yìnyín
0: kan. Má lọ rojú ẹ̀fẹ́ lómìíràn.
1: Má ìṣe kó tó ń dọ̀nù mẹ̀dẹ́ fò.
0: Tó o bá dì í sínú.
1: Àbúlẹ́dọ̀ omi ọ̀.
0: Kó ìdènà mọ bá dúró ẹ ni.
1: Dẹ̀tú ẹ nánú mọ àlìgbọ́nù.
0: Sọ́rí gbogbo ojó tó ń jó yẹn.
1: Amọ̀wédé dúró àdéhùndé mọ àmì àkọ́dọ́.
0: Ó kàn ń ṣèyẹn dànù ni.
1: A dún ẹnilẹ́ bí iṣẹ́ wá kó ìgbẹ́kùn rẹ̀.
0: Toró o sin Ọlọ́run nínú ẹ̀mí.
1: Dó àsọ́sẹ̀ máa wúlò gbígbọ́n mẹ́.
0: O ń sin Ọlọ́run nípa ti ara àti.
1: Anọ́sẹ̀ máa wọ àgbàza dalì.
0: We call something keep malice.
1: Mìíràn yìí lọ nílò.
0: You are keeping malice.
1: Mìíràn yìí lọ nílò ẹ̀. Òǹdí
0: èèyàn
1: sínú. Yèmí ìrẹ́nọ́zọ mẹ́tàn tó hàn mẹ́.
0: Àrẹ́nọ́zọ tó hàn mẹ́.
1: Mú aka barọ jẹ́mẹ̀dẹ́ dẹ̀tọ̀ ẹ̀ ní cẹ.
0: Má di ọkọ ẹ sínú mọ́.
1: Má sọ bla sútú ẹ̀ lọ́wọ́
0: mi. Má di ìyàwó ẹ sínú mọ́.
1: Má sọ bla sítú ẹ̀ lọ́wọ́
0: mi. Má di àwọn ọmọ ẹ sínú mọ́.
1: Má bla vilẹ̀
0: lọ́wọ́
1: mi.
0: Má gbàdúrà fún wọn.
1: Nù dẹ̀ òní wẹ̀ pò.
0: Ẹ sọ nínú ìdílé yín.
1: Mi dọ́rọ̀ pẹ́ tómi tọ́ mẹ́ fínẹ̀.
0: Torí wípé.
1: Do.
0: Gbogbo wa à ń manage ara wa ni.
1: Mímẹ̀ bí sí àyíká mi ṣẹ́ bó tó mi délẹ̀ yín.
0: Ọkùnrin àti obìnrin à ń manage ara wa ni. Kò sẹ́ni tó dára tó.
1: Mẹ́dẹ́ búyán ló mi
0: lẹ̀ hàn.
1: Lò máa ò sínú kun àyíká mi ṣẹ́ bó tó mi délẹ̀ kí náà mọ́tọ̀ mọ́tọ̀.
0: Àwọn àrí àwọn nǹkan kankan nù wé mímọ́.
1: Mi á mọ̀ délẹ̀ dò wéwé mẹ́.
0: Ètò lágbára.
1: Gbèdò wúlọ.
0: Ṣùgbọ́n kí n tó débẹ̀ yẹn.
1: Àmọ̀tọ́
0: náà tẹ̀ lọ. Mo fẹ́ lo ìṣẹ́jú méjì kékeré kan.
1: Ìjà ń za tẹ́jú wèrè.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ náà bá àwọn ìránṣẹ́ Ọlọ́run.
1: Mẹ́sù pọ́nú ìmọ̀ ìyẹ̀wò ìnà.
0: Ẹ gbàdúrà fún wa.
1: Mi kò dẹnu mi.
0: Ìránṣẹ́ Ọlọ́run ó dẹ gbàdúrà.
1: Ìyẹ̀wò ìnà náà ó dẹ ní.
0: Àdúrà ẹlòmíì ó gbà.
1: Bọ̀ mẹ́dẹ́ fọlẹ́ sí ni
0: náà yóò gbà.
1: Mẹ́rẹ́ fún lẹ́tọ̀ náà tẹ.
0: Ṣùgbọ́n kò ní wá sí mo ṣẹ.
1: Àmọ́dé ó jẹ mọ àmọ́dé ọkọ wa yẹ ọmọ ohun tó ń tọ̀.
0: Kí ló fà á?
1: Ẹ tẹ́wẹ́ sọ.
0: Ìwọ tó o fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúra fún ẹ.
1: Wẹ́mẹ̀dẹ́ bàrọ̀ yẹ̀gbọ́n ní kò dẹnu
0: ẹ̀. Kò fẹ́ lo orúkọ ara ẹ̀ fi gbàdúrà
1: o. Ẹ Jonas yìí kó ẹdẹ tó
0: orúkọ Jésù ló fẹ́ lò.
1: Yìí kọ Jésù tán ẹ Jonas.
0: Tó bá ti lo orúkọ Jésù.
1: Ẹ ká sàn yìí kọ
0: Jésù. Bó bá wu Jésù kò gbọ́.
1: Ẹ dúró Jésù wọn ní ṣe.
0: Bó bá wù kó mọ̀ gbọ́.
1: Ẹ má ka dúró Jésù ẹ náà ṣe á.
0: Ó dìpẹ́ndì lórí ọkàn.
1: Ẹ dé pa àyíká.
0: Ètò gbé wá.
1: Ayí kàdémì àzọ́mbọ wá.
0: Ṣùgbẹ́ lòmíràn wà.
1: Àmọ́ mẹ́rẹ́ fọlẹ́dẹ̀.
0: Wọ́n dá àdúrà tiẹ̀ léni.
1: Yèna sí ọ̀dẹ̀ tán ẹ gbé.
0: Ẹlòmíràn ó di ọ̀la.
1: Mẹ́rẹ́ fọlẹ́ tán yìí sọ.
0: Tẹlòmíràn.
1: Mẹ́rẹ́ fọlẹ́.
0: Ó di oṣù kan.
1: Ẹ yìí sunu pogun.
0: Àdúrà ẹ ti gbà o.
1: Dẹ́tàn kò tiẹ̀ fi
0: mẹ́. Wọ́n wá ń wá kó ṣàtúnṣe.
1: Yèwà ló bí barọ ní bílọ̀
0: torí owó ló ń fẹ́ ní.
1: Gbọ́dọ̀ àkọ́ ẹ̀mí jáde
0: tó jẹ Jésù ní gbèsè ìdámẹ́wàá àtọ̀rẹ́.
1: Bọ́ká du àkọ́ màdá ọ̀pọ̀ ní náà tán gbọ́dọ̀ Jésù.
0: Tí kì í ran iṣẹ́ Kristi
1: lọ́wọ́. Gbogbo gbọ́ lọ nínú àsọ Jésù tán.
0: Tí kì í san èso àkọ́kọ́
1: lọ́dún. Gbọ́dọ̀ náà sún sí sáà ẹ̀ sí sẹ́ẹ̀tì tán tán pé mi.
0: Tó jẹ́ jẹ́.
1: Gbọ́dọ̀ pa.
0: Eje odun mewa wa lorun e.
1: O pa ko e o ton ro koton.
0: Eje odun marun wa lorun e.
1: O pa ko e aton ton poroko ni.
0: Sugbon ko san.
1: Esu wa.
0: O wa tun ni Jesu fun mi lowo.
1: O le ro Jesu ra mi kwebo.
0: Jesu wa mo wo pe.
1: Jesu na pon ro.
0: E ti mo fun e tele.
1: Then now whether yo.
0: O lo fun mi.
1: Akuku zanu mi ha.
0: Iranse Olorun yo wa ma lu agogo e danu.
1: Bo ye gbe na ro ga to me zako ngbe we.
0: Awon kan wa gbo pe.
1: Mendele na wa se do.
0: Won gbadura fun o.
1: Ye ko de ni me.
0: Adura yen. Tawon kan gba ti ti e gba o.
1: De medele ton ti amo e ton che ya.
0: Iye o fa oro buburu.
1: E lo he ho yin la kan de ya.
0: Idile kokan lo ni n ti won ti dakale.
1: Oh, we joro kuloku ko do ni e ko dote da yi.
0: Ti won jiye.
1: Bo iye na wa jiya.
0: Olorun mo je a jiya ni.
1: Bo ni eno ma oni ma ran mi ni jiya o e.
0: Ah. Oni ti emi ni esan.
1: Ere mi ton iwe ho so.
0: Emi o si gba esan.
1: Emi kan yi iwe ho so.
0: Baba baba lo ba ise eyan kan je.
1: Grand papa ton e rien zo mede ton
0: pe da ni. Mama mama lori ogun mo shop e
1: mi ran. Grand mama mede ton, grand mama e ton. E we di o boy di ndo boutique mede foto.
0: To fi ku ni topa.
1: Bo me o do ku lo topa do akime.
0: Awon na sogun le lori.
1: Ye de we wa bo lo mi.
0: Awon na gba isan si lara.
1: Ye de we zi asan to.
0: Omo omo me wa lo nfe owo.
1: Bo vivie to wa re mi ro ko e ba we.
0: O gbodo kokon sa tun si oju ona.
1: Lo fa generally to ejiwe
0: abo gbo po no won gba esan titi dori ran kerin
1: abi e ma se bo kuro no mi na iko ko su kaka je ku kan eni
0: to ji a be ran se ijo to wa ti won so ti to fun e
1: ni ma tun me dire zone de glow ade be ma konu boda inu we a ma tun ne
0: se olorun wa iwa je letan ni
1: mu ma umi to e lo wa imme ble to we a
0: o to ba se yo se ni
1: nu de jan bre na
0: e ti o ba de fe se yo fi le
1: e ma ka juro e na blow e na
0: titi eni pe ko ma dupe lowo
1: we to we nu ani form ro pe do we
0: Saul oba
1: Saul akosu
0: itori iwa ta gbodo ni ni ka mo tun aye elomiran
1: a mo wa ro de mi do na do eno mi ni genozo mi toto si gbeza mo jira
0: so lu oba so fun omo e
1: so lu akosu donu fitan
0: omo e jonathan
1: fitan jonathan
0: o ni nu bi mi si dafidi
1: ero ko me no si mi do dafidi
0: mo si ni lati pa
1: fun kado na wi
0: ibi kibi tan ba ti ri kan pa
1: ide bu de mi fe o pere hun hu
0: hu jonathan wa n da baba e lo gbe
1: bo jonathan si o baba e tan o
0: okunrin o ye fun pipa
1: bo dawe lo ma ka je ka hu hu ne
0: bayi lo se
1: lewe ka blosi
0: iwa bayi lo wu
1: wa lo da gbele blobe
0: se bo lo ran e lowo
1: baba lewe ku oro nu e to che
0: e ja lo sinu we samuel
1: mi we samuel itan me
0: 1 Samuel chapter 19 verse 4 to 5.
1: Premier Samuel chapter 19 verse 4.
0: Iwa ta awon nigbagbo lati mo wu bi kiri ta ba de niyan.
1: Wo lo de je ka ro yi se ran lenu zo no fide bude je o
0: ni. E mo be ni keji yin bebe.
1: Mi no veve nu no zo mi tonbo.
0: Wi pe ko se.
1: Do emi e kun blo.
0: 1 Samuel chapter 19.
1: Premier Samuel 19.
0: E de mo ranti nkan rere to ti se ri.
1: Mi no free nu dagbede ko wa po.
0: Fun ebi yin.
1: Na fami mi ton.
0: Fun wo gangan.
1: Na were su.
0: Fun oko e.
1: Na su to we.
0: Fun iyawo e.
1: Na si to we.
0: Nigba te ti je nkan kan.
1: Wene mi ma ko yin ti ya.
0: Te ti ni lowo.
1: Wene mi ma ko do da lo me ha.
0: Gba to wa nle iwe.
1: Wene adu aso me.
0: E gbodo mo ranti.
1: Adu na no free.
0: Gba to fe se gbe yawo.
1: Wene ajo na wuri ya lo.
0: Tiki ba si a opelope awon ranse
1: olorun ni wa mindo ajemede pe dido me yawo na ton
0: oro po le ri yawo rere fe
1: hun gwa kan mo de mi na mu asu abi asi dagbede da
0: ti o ba da si
1: eh inu eye
0: awon ebi yawo ti ko awon ebi yawo ti ko
1: o fa mi yan nu ton le ko gbe
0: awon ebi oko ti ko
1: asu si mele gbe sin
0: wi pe ko si ni level awon
1: do ajemede re mi kuno niveau emi ton o
0: iwe me lo loka
1: bo azo me na bi akayi
0: o fe fi omo awon
1: bo ajavi e to dagbe
0: o ni master
1: edo master
0: o wa se bisi ranse
1: olorun awa ro ye ka wa se do ye gwenu anywhere
0: emi omo be lo mi se ri iwe samuel
1: ye to le merele ti do ame we samuel itan
0: 1 samuel 19
1: premier samuel 19
0: verse 4 to 5 ba
1: mi kai
2: ko ba ti jonathan parla favorablement de david à saül
0: yes
2: son père
0: yes
2: que le roi dit-il ne commette pas un péché à l'égard de son serviteur David, car il n'en a point commis envers toi.
0: Yes.
2: Au contraire, il a agi pour ton bien. Il a exposé sa vie. Il a tué le Philistin et l'Éternel a opéré une grande délivrance pour tout Israël. Tu l'as vu et tu t'en es réjoui.
0: Yes.
2: Pourquoi pécherais-tu contre le sang innocent et ferais-tu sans raison mourir David?
0: Ese wo lo se te fe pa?
1: Ni la do de te ka wa to ti ba jan wi.
0: La duro ore to se fun ilu.
1: Na da gbe su po su po de dawe lo wa nu to o.
0: Ese wo lo se?
1: Ni la do te wa.
0: Te fi soro e ni bubu.
1: Mo mi do ro ko to ndo ro
0: ya ka. Te fi poruku eje.
1: Mo mi do yin ko
0: fun. Te fi kura jo.
1: Mo mi do be mi de pele.
0: Ogun tin ja awon eyan ni.
1: Awa iro mele fun welede die.
0: Ogun ni fun baba
1: lo. Ki ko ru to mi to lo ti aga.
3: wisdom of God in Christ Church. Ti Joseph Abiodun Kolongo lagbaye lo fi tayo tayo pe wa si bi ajodun odun keta ilogbon ipago won todun 2026 e darapo mo wa fun ajodun odun keta ilogbon ore ofe ati ipa ojo mefa lai legbe ijosin eko kiko to lagbara gbigba adura to rinle ati igbe aye iyipada ipa olorun pade akori todun ni itusile lalatowo olorun bere lojo Tuesday ojo kejo osu kesan odun yi the Sunday ojo ketala osu kesan odun yi bakan na awon ojise olorun adari osise atawon to gbagbo kaakiri agbaye ni o pade ni gbogbon lati WGCC to wa lona marose sango idiroko ayetoro ilu lase ipinle ogun lede Nigeria ipade owuro lago mejo abo owuro ipade osan lago mejo abo osan ti asale lago marun irole lojojumo wa ki ori ipa ori ofe olorun itusile lati oke ati agbara iwa sibe re ma se padanu anfani nla todun yi yo layo atun mu e wa loruko jesu eni ti o ma wa su oro olorun ni pastor joseph olusola abiodun oludasile ati oludari WGCC lagbaye ati prophetess Ruth Abiodun atawon eni anuro olorun mi jesu loluwa titi lae
0: ogoni fun baba lo
1: ki gonu to mi toro ti aga
0: bi ni a fe pari si
1: fiwe mi na du alo te
0: lori radio
1: lo radio ji
0: tori ati agogo wa ti pe
1: lo gan mi ton ko pe
0: bi o ba fe
1: endo aba o
0: tun gbo iwasu to jinle
1: na le se ma o ko de si so o
0: mo bo wa
1: wabu
0: ani ipade lola
1: mi ro pele pele de ton lo so
0: agogo meji la o so
1: lo gan wewe we metan
0: ni ori ijo
1: lo agun
0: ijo wa e to wa ni suru lerede ni apapa
1: e lo suru lerede do apapa
0: eglise de sagesse de
1: Église de sagesse de Dieu en Christ.
0: Omo yin to luwa gbewo to nba yin soro.
1: O vi mi ton de ma o ze do be ro ko ronu mi we o.
0: Awon omo woli, omo apostle.
1: Vi woli ton.
0: Awon omo oludasile.
1: O vi fondateur ton.
0: Oruko e ni apostle Joseph Oluwasola.
1: Joseph Oluwasola.
0: E Abiodun.
1: A point Abiodun.
0: O l'Oluwa gbe ijo na le lo.
1: Ewe kuno ze agun
0: e to wa ni gbogbo agbaye ba.
1: Edro weke zueni o le bi
0: me. Yo si toju baye lo.
1: E na le fo gun kan mo.
0: Sugbon gbo o.
1: Amodo to.
0: Leyin ipade ti olalago mejila.
1: Do pele pele sotan gudoro
0: ba we. Si ago meji abo.
1: Je gan we adale.
0: Idale jolo yin o tele.
1: Jonu si si ona pedo.
0: Ti a ba ti se yi tan.
1: Enro mi bre lo fo wo.
0: Ko si isin ni gbogbo ri eka ijo wa.
1: Si sende da guta mi ton debujiya.
0: Ko si iso oru o.
1: Veye te de son.
0: Ni kalafi.
1: Do kalavia.
0: Gbogbo eyan ko lo mura fun ipago ni o.
1: Mele pi iso na convention.
0: Mura fun ipago ni o.
1: So na convention.
0: Ojo Sunday bayi ta ba tin pari tan.
1: Se gbe lede je enro mi ko le.
0: Awon to fe gbera o ti mo gbera.
1: Le jona di aliro segbe na di aliro segbe
0: sugba wa o ti wa nbe ninu
1: amo mi de mi na ko do
0: ondo
1: se me
0: lo me lati lo wo bi se se
1: na mo te do ipe
0: mo so de
1: asole ri o ko ni donu mi
0: e je ka gbadura
1: mi gbo boni lo mi
0: boya o fe ba mi soro
1: boya ajando ko na mi
0: o le lo number yi
1: a ke anza numero e
0: 01 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 Jesu
1: me koyi Jesu di klunu eton
0: le bi o ti gba
1: ati me ma te koyi Jesu wa
0: ore ni wa
1: me bi we han ton
0: ore la o ma se
1: han ton emi na no blo
0: ninu igbagbo o
1: bro yi se me
0: ore la o ma se
1: e je ka gbadura
0: oruko Jesu
1: ni Jesu ton me
0: agbadura fun gbogbo eni to tin sina ku
1: o de na ye me eto alibu ton so aliji le bi
0: agbara emi mimo
1: ohun lo bi gba iwe tan
0: o ya ko da wa pada
1: o ya ni le mi le kon na mi
0: agbadura fun radio topa
1: ko de na radio topa
0: ko ni jona
1: e mo na fi yo
0: ibi oni sele
1: si nyan kana jodo mi jiya
0: gbogbo awon ton gbo wa kaakiri
1: gbogbo ye me do todo mi wedo we kezo en ele bi meon
0: e ni sokun
1: mi na ya bi ya
0: inu ayo le o mo wa
1: aya ji je bewe mi na nono
0: gbogbo awon to gbo oro olorun na
1: le me se ko ma o ton we gbele o
0: e oni sise mo
1: mi na ti
0: jesu oluwa wa
1: jesu akuluna mi ton
0: to da